Ash, ẹgbẹ́ omi yẹn jáde gbogbo èèyàn wá dìde dúró ni o omi ti pò lómi lásán ṣe dédé omi tó lè mu tán ló bù àbẹ́ bá gbàgbé kí n tó gbàdúrà sí omi lọ́wọ́ yín a bẹ̀rẹ̀ àwẹ̀ lónìí gbogbo ibi tẹ́ ẹ bá ti ń gbọ́ ọwọ́jà ètò a bẹ̀rẹ̀ àwẹ̀ tá a bírèkì ní aago kan ọ̀sán ọjọ́ méje sì láàfin gbà á àwẹ̀ eléso sì ni ẹnìkan láwẹ̀ eléso bíi báwo bá a bá ti fẹ́ break ẹ pàdé mi lórí facebook ọ̀dẹ́kúnlé epaphras bàbá mi o pẹ̀lú omi tẹ́ ẹ gbé lọ́wọ́ nǹkan mẹ́ta láàfin break omi tó gbé lọ́wọ́ yẹn wàn èso tó láwẹ̀ eléso ni tọ́jẹ́ watermelon ẹnìkan ní kí ló yẹ tó yẹ jẹ́ watermelon omi ní ṣe mí lónìí o mo rí ìsìpayá ni o watermelon ẹnìkan lè wò ní watermelon kí ní gbẹ̀ngbẹ̀ táwọn haúsá máa ń tà tí máa ń pupa yẹn òní jẹ́ watermelon pẹ̀lú ẹyin kan òun tá fi break lónìí ni ẹ dédé omi tó lè mu tán yìí that's number one number two watermelon kí ní tí àwọn haúsá máa ń tà òní jẹ́ bẹ́ẹ̀ ni ọmọ òkú ẹ̀yin ò bá watermelon ọmọ mọ̀ sí ẹlẹ́ẹ̀kẹta òní mo pè ní ẹyin kan ẹyin túmọ̀ sí ìbẹ̀rẹ̀ ọ̀tún ayé títún bóun ló ṣe bá wa ṣe léyìí nínú oṣù yìí tó ní rí tá a rí báwo ló ṣe bá wa ṣe léyìí tí ìyípadà ò ní dé bá ọ ọjọ́ méje làwọn fi máa ń gbà tá a bá ti bẹ̀rẹ̀ báyìí kì í ṣe gbogbo gbà láàfin wá chọ́ọ̀chì nínú ẹ̀ ẹ̀ ń bọ̀ chọ́ọ̀chì lọ́la lágbára ẹni tó ní ayé àti ọ̀run ètò wá dáa jù ọ̀gẹ̀dẹ̀ mẹ́jọ láàfin bírèkì ní ọ̀la eléyìí yóò wá jẹ́ ẹyin méjì ẹnìkan ní kí nìdí oṣù oúnjẹ la wà mo sọ nǹkan kan lánàá tẹ́ ẹ bá tẹ̀lé trendy ọ̀rọ̀ mi mo ní mo mú nǹkan bọ̀ fún yín láti canada ẹ já mọ̀ wò bọ̀ nígbà tó bá dọ̀la yàtọ̀ sí ìyẹn gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ni màá anoint is going to be anointing service ìsìn méjì ìkan ní aago méje títí wo aago mẹ́sàn-án àwọn ọ̀dọ́ ni wọ́n nìyẹn láti ọmọ ọdún mẹ́tàlá títí wo ọmọ ọdún ọgbọ̀n 13-30 second service ó bẹ̀rẹ̀ fún àwọn àgbàlagbà láti ọmọ ọdún 31 lọ sókè ìyẹn náà bẹ̀rẹ̀ ní aago mẹ́sàn-án and ní gbogbo sona church bákan náà ni ó ṣe rí chọ́ọ̀chì wa nílùú ìbàdàn tọ́jẹ́ headquarter ò sì mọ̀ láti ìwò road ẹ̀wọ̀ mọ́tò gbági ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní wẹ́mà ẹ bèrè chọ́ọ̀chì ọlọ́run òjijì níbi gáràjì yẹn ṣe ẹ rí lóṣù kan tí mò ń sọ ilẹ̀ ò ní mọ ebi ebi ò ní pa ọ́ kápẹ́ bí ń pa ọ́ tẹ́lẹ̀ látòṣù ìlọ ebi ọ̀pá ọ́ mọ́ and bí n bá ń sọ nípa ebi tí ò ní pa ọ́ mọ́ kì í ṣe búrẹ́dì àtẹ̀wá ni mò ń sọ yìí gbogbo tó ní ebi rẹ̀ ló ń pa ọ́ ebi ọkọ ní pẹlòmíì ebi iṣẹ́ ebi ìwé ìgbélù ebi káà gidi ebi ilé ń pa yín sà so ẹ múra oúnjẹ ni tíìmù wa nínú oṣù yìí overtaken by food ọ̀la ni tú ayé rẹ gbọdọ̀ dìde àwọn èèyàn rí nǹkan ṣe à ń gba ọ̀pọ̀lọpọ̀ nǹkan ọ̀jọ̀ kan testimony tí màá tún gbé kan láìpẹ́ yìí so ní gbogbo ibi tẹ́ ẹ bá ti ń bọ̀ mí àjọba àwẹ̀ dáago kan ọ̀sán nǹkan tí ò wá dáa ni pé kéèyàn gbá àwẹ̀ kọ́mọ́ gbàdúrà à gbàdúrà gbá àwẹ̀ lọ́sàn-án yìí ẹnìkan ní báwo ní ṣe rí yín lórí facebook ọ̀dẹ́kúnlé epaphras bàbá mi ò mi sì ní bọ́ chaati lórí facebook ìwọ kan follow in le send friend request sí ọ ọkàn le follow mi ni so bí gbogbo àwẹ̀ yìí ò ṣe máa lọ nìyẹn àǹgbára á dì mí fún 7-7 tẹ́lẹ̀ yìí so gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ́ ẹ ní àǹfààní láti gbọ́ mi ọyẹ ẹ̀gbẹ́ omi ti ń bẹ lọ má mu omi báyìí o ó di aago kan and kinní kan tún bẹ tá a máa ń ṣe ní gbogbo ìgbà tí àwẹ̀ wa bá ti bẹ̀rẹ̀ gbogbo ìgbà tá a bá ti bẹ̀rẹ̀ àwẹ̀ la máa ń san ọrẹ májẹ̀mú ẹ̀ẹ̀kan péré ni lóṣù ọrẹ májẹ̀mú sì bẹ̀rẹ̀ láti 2000 ẹlòmíì san 5 ẹlòmíì san 10 ẹlòmíì san 20 bí ọlọ́run bá ṣe bless ẹni mo sì máa ń sọ ẹ̀sán tàwọn ọmọ yín náà bíbélì ló sọ bẹ́ẹ̀ ó ní kó àwọn àyàn fẹ́ mi jọ jẹ́ kí wọ́n fi ẹbọ bá mi dá májẹ̀mú láàrin òní sí ọjọ́ méje ni màmá sọ̀rọ̀ rẹ májẹ̀mú a sọ títí tí ó fi di 7-7 òun la fi máa ń ṣe gbogbo àwọn àkójọpọ̀ rédíò program tó ń gbọ́ yìí èmi kọ́ mo sì facilitate ẹ̀ bíbélì ló sọ bẹ́ẹ̀ máa san ọrẹ májẹ̀mú fún iṣẹ́ yẹn kọ́ mọ̀ bá àrùn lójú rẹ̀ ó ní níwọ̀n ìgbà tí òòrùn ọ̀bà tó jáde mọ́ tí ó sùn fọ́ ọ̀wá ta mọ́ ìgbà yẹn ni májẹ̀mú tí mo bá dá fídì dáa
igba yen ni o to baje ijo wo lo run o wa jade igba wo lo run o wa e je nse bayi gbogbo yin te fe so re ma je mo fe gbadua si omi lowo yin to ba se phone ni lo fe bere ti e ki awon yen mo san 10 elomi san 5 bo ba se ka ola si ni laarin oni se ojo meje ni si fi ba so iwo to wa fe se ti e loni emi ma wi pe akobu okele ki ra won be to ba ni agbara lati se loni se kini account number church 2017 man call e 2017 42 90 47 2017 42 90 47 Comfort Life Mission International First Bank elekeji ni 19 66 36 38 73 eje n to pe 19 66 36 38 73 Access Bank Comfort Life Mission International ni o gbe jade iwo na ti e danwo ko wa wo nso lo le mu jade ha e gbe omi jade gbogbo bi to ba tin gbo mi wa gbo aso tele eleyi gbogbo eyin ti aye ti gbagbe gbogbo eyin ti won ti gbagbe patapata won ti o mo nun yara igbagbe bayi loluwa wi lati osu kejo yi lo loruko Jesus ki won siwe ranti kan sami in the name of Jesus bi omi yen si bi enu ma se ami ni meta meta August aye gbagbo pe alejo kan be ti en pe ni August visitor makata ya dalia badosh alejo to gba ti o tan ise re alejo ti o wonu aye re ti o tan gbogbo iya re alejo ti o wa ti o fi asiri han yi so wo gbogbo nkan a kan ni se bayi enikan lo ko mi gbogbo ti mo nse August visitors gbogbo eni to ba le se ami ni igba mejo loruko Jesu ko wole to wa gba gba gba gba gba gba egba egba egba in the name of Jesus Christ e wa gba so tele keta gbogbo ise ti agbara ojo ba se olohun gbo ojo ni ofisi eni gan ni ko ye mi gbogbo ise ti agbara ojo ba se laye yo ru lo sojo ni ojo ni ma jere agbara bayi lo ni wa wi mi o mo awon ti o sise sin o awon ti o fa olowo dide awon to je pe won ti sise le ti won ni omo kere lato ni lo si ami loruko Jesu ki won yo si o losu kejo yi in the name of Jesus Christ wa gbo mi o mo ye aso ti o me niyan le fo olohun gbo ila owo ki pare ogo to gbe wa ile aye bayi loluwa wi matayo shahaladesha mi o mo ru idamu to nla apoja mi o mo bi ogun se le to bayi loluwa wi niwon igba ti la owo ki pare nitori pe eyan fo so lato ni lo ogo yen oni se pare mo in the name of Jesus Christ babo owo ti n fi digbedugbe yi envelope ti ni kiri ti o loluwa yi mo ri envelope gbengbe menasha ireti o laden titi ireti n fi kaakiri losu kejo August visitor bayi loluwa wi ireti amen to ni loruko Jesu ki won fi sori ti e in the name of Jesus omi to gbe lowo isa ti mo n ju prayer si so mo pe dede omi to le mu tan ni iyen lo mu watermelon si ta jo fi pade mi ni ago 12 lori Facebook loni 12 gere gba ti o ba bi di 1130 ma si yin le pe ke lo break awe ti wa ki pe se wa ri ni ola lola ojo Sunday isin meji ni lagbare ni to ni aye ati orun awon omo Olorun awon odo Jesu lati omo odun 13 titi wo ogbon odun be na ni awon ogbon odun lo soke ago mesan ni ti won but awon odo yo bere ni ago meje igbowole han because I'm going to anoint you and ki wa se yen nikan ogede mejo mejo la fi break pelu eyin meji meji emi oluwa wa ni ki n fi kun in to mu wa lati ilu Canada fi le gbogbo omode atagba lowo won ogbodo mo ebi mo lati osu kejo ilo ohun oluwa ni e ja mo babo wa si ase jere losu wa ta ta jere losu
bọ́lú wá ṣe ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè gbogbo ẹ̀yìn tí wọ́n ti rò pé yàrá ìrónipin tí ayé tọ̀ ká tí wọ́n sọ iṣẹ́ yẹn ká báyìí lóníwáwú.

0: Ọlọ́run tẹ́ ń gbọ́ mi tó lè fòókè nígbà márùn-ún. Wàá jífà in the name of Jesus. Ẹ̀mí Olúwa ní sọ nǹkan kan fún yín lọ́sùn. Ó ní kí n sọ fún yín pé fi ayé rẹ fún Jésù. Ṣé débi ìrìbọ mi kò wá mọ̀ dẹ́sẹ̀ lọ́sùn? Ṣé ẹ lè jájọ cooperate báyẹn? Tá a ní dẹ́sẹ̀ Ọlọ́run ó ṣeé ṣe. Ẹ̀mí Ọlọ́run ló ń gbéyín ga tó áńgẹ́lì kan bẹ̀rẹ̀ sí rìn káàkiri ayé tí wọ́n fẹ́ mọ pín àwọn èèyàn lérè. Mo jẹ́ iṣẹ́ fún yín o. Gbogbo ẹ̀yin wo lẹ fẹ́ san ọrẹ májẹ̀mú lónìí? Ọfẹ́ san ìdá mẹ́wàá tàbí ọfẹ́ san ọrẹ àdúrà mi gbà? Account number ni 2017-4290-47. 2017-4290-47. Comfort Life Missions International, First Bank. Àkọ́bí òkèlè rà wọ́n bẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ni 1966-36-38-73. Ẹjẹ́ ń tún pè 1966-36-38-73. Access Bank, Comfort Life Mission International ni ó gbé jáde. Ẹ̀yin ọmọ Ọlọ́run tí wọ́n bí lónìí, ẹ wá kúnlẹ̀. Ò ní lọ́jọ́ ìbí rẹ. Pastor Church wà kan náà sọjọ́ ìbí. Ìyàwó wọn ló ní bá wọn kí wọn láti US. Pastor Mọ́dún bí ìyàwó yín ní máa kí yín. Wọ́n ní gbàdúrà fún yín pé bólúwa ṣe ń bẹ tẹ́mi ẹ̀bẹ̀ láyè ẹ pẹ̀ láyé. Ẹ̀mí yín yóò gùn, ọlá yín yóò pọ̀ bíi tolókun, ọlá yín yóò pọ̀ gidi gan. Ayé tó dùn, ayé tó kú, ayé tó pẹ́ lẹ mọ̀ gbé. Àti gbogbo ẹ̀yin ọmọ tí wọ́n bí lónìí tọ́jú ọjọ́ kìíní oṣù kẹjọ àtàwọn tó mark bẹ́ẹ̀dì. Ẹ gbọ́ o, pẹ̀lú Pastor Mọ́dún bí látòní lọ láti ṣíwèé tuntun fún yín. Ẹ máa gbé láì léwu. In the name of Jesus, happy birthday, long life and prosperity, happy wedding anniversary. In tó máa lọ sí orí Facebook, TikTok àti YouTube, aago mẹ́fà nídàjí. Ẹ jẹ́ ń fún yín ní ẹsẹ̀ bíbélì tá a kà. Ẹnìkan níbo ni màá ti rí yín lórí Facebook? Ọ̀dẹ́kúnlé Epaphras náà ni YouTube, bẹ́ẹ̀ náà ni TikTok. Ẹ wá gbọ́ kìlọ̀, mọ̀ bẹ́ẹ̀ ní kankan chaati o. Ẹsẹ̀ bíbélì tá a fẹ́ kà ni ìwé Sàfánáyà chapter 1-3 àti ìwé Agai chapter 1-2. Agai 1-2. Ẹnìkan ni mo fẹ́ ṣe àtẹ̀stímọ́nì tèmi náà. Ẹ lo line 080-88-71-65-66. 080-88-71-65-66. Ẹ send the message ire àtàánú kọ́ bá yín. Ẹ jẹ́ mọ́ lọ sórí Facebook.
1: From Lagos, this is
2: Jordan 105.5 FM.
3: This is Jordan 105.5.
4: Station with a voice for entrepreneurs.

0: Wà wá rìn síwájú rìn sẹ́yìn.
1: Lọ́dọ̀ bàtà bá.
0: Olúwa ní oṣù kẹjọ.
1: Ó lọ di bàtà bá.
0: Ẹ̀fún ìdènà kó wọn ju.
1: Bí mo fi dress for my way.
0: Kí ìrìn àjò mi lè yá.
1: Lẹ́gbẹ̀ẹ́ jẹ́ níbi pásítọ̀.
0: Ẹ̀fún ìdènà kó.
1: Bí mo fi dress for my way.
0: Káyé mi lè sáré.
1: Ẹ̀fún ìdènà kó.
0: Ẹ̀fún ìdènà kó.
1: Kí ìrìn àjò mi kọ́lẹ̀ yìí.
0: Níwájú.
1: Kọ́lẹ̀ sáré.
0: Kí ìrìn àjò

0: share.
1: Yes, Lord.
0: Lord, go to where Ogo come.
2: Amen.
0: Aronanio, anointing to break the yoke. Anointing to bring prosper. Anointing to promote you. Agomefa. Ni owo di oneni. Ni ona kolo dui. Church gospel. Ni bi ologe de ye. Di agbosi ni okelon.
3: Anuni mo bere.
4: Anuni mo so.
3: Isha kekere.
5: Ọpọlọpọ tó ti ríṣẹ́ ìyanu ohun àmì lójú tó sì ṣòro ayé wọn ni wọ́n ń kéde rẹ̀ káàkiri látàrí ìsìn máni gbàgbé tó ní ìfàmì òróróyàn nínú níbi tí ìfàmì òróróyàn ti ń sọ àyàn mọ ẹni tuntun. Ìjọ The New God's Glory Ministry ló ti ń wáyé ní gbogbo Sunday àkọ́kọ́ nínú oṣù anointing service tó máa ń lágbára ni. Sunday aláṣeyọrí tí ò lábà wọ́n látàgo méje sí mọ́kànlá òwúrọ̀ darapọ̀ mọ́ wọn lákòókò ìsìn àdúrà yìí kò jẹ́rìí síṣẹ́ ìránṣẹ́ tó lágbára. Aago méje sí mọ́kànlá ni gbogbo ìsìn bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ àmọ́ ti anointing service tó máa ń wáyé ní gbogbo Sunday àkọ́kọ́ gbogbo oṣù yìí kọjá kí wọ́n ròyìn ẹ̀ fún yàn nínú ìjọ The New God's Glory Ministry. Bíwọ náà bá wọn ojú òtú sí ṣòro ayé rẹ̀ gbìyànjú ó máa darapọ̀ mọ́ wọn ní gbogbo Sunday àkọ́kọ́ nínú oṣù ní plot 712 Owódì Onírin along Ìkòròdú Road Church Bus Stop Owódì Onírin Èkó lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ Prophet Dr. Adeniyi M. Oni JP. Bẹ́ẹ̀ ló lè pè fún àdúrà tàbí ìtọ́ni sórí nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0803-363-8914. Wòlíì Adeniyi ọmọ òní ni yóò gbé e ó sì gbà wípé agbára àjíǹde wà síbẹ̀. Anointing service Sunday aláṣeyọrí tó lágbára.
0: Ayọ̀ ni mo mú wọlé padà fún ọ. Mo fẹ́ sọríṣiríṣi ènìyàn fún ọ. Àfiwélélẹ̀ yìí o. Oríṣi èèyàn mẹ́rin ló ń bẹ láyé. Mẹ́rin mo pè é.
2: Mẹ́rin
0: máa sọnú ẹ̀ fún ọ. Ènìyàn àkọ́kọ́ ewé orí igi. Kí ni mo pè é?
2: Ewé orí igi.
0: Ewé lélẹ̀ yìí. Bí ewé bá ń jẹun gidi, a máa dán.
2: Bẹ́ẹ̀ni sà.
0: A máa dán lójú ṣùgbọ́n ọjọ́ tó máa máa bọ́lẹ̀ tó bá rẹ̀ dànù ó lè bọ́lẹ̀ at any time. Sọ́rí gbogbo àwọn ènìyàn bí ewé tó sùn mọ́ yìí ọjọ́ tó máa pàdé ogun ọmọ rẹ̀ ni o. Ọlọ́run tí wọ́n nìyẹn o. Wọ́n máa rẹ̀ dànù o. Ìkejì lélẹ́yìí o ṣe ń gbọ́n mi. Number 2 ẹ̀ka igi. Ẹ̀ka lè ya dànù.
2: Tàtẹ́gùn bá dé.
0: Irú ènìyàn wo ló yí epo ọ̀gá? Mo lè ya dànù. Bí o bá jẹ́ wòlíì, àwọn la máa gbọ́rọ̀ ẹ. Náà ya dànù. Ẹ máa bílẹ̀ mú wọn. Ẹ̀ka igi ni wọn. Bẹ́ẹ̀ni, kí ni mo pè wọn? Ẹ̀ka igi ni wọn. Wọ́n ní sọ́lìdì. Wọ́n lè ya dànù. Ẹ jẹ́ sọ mẹ́ta fún yín. Torí màá wọnú bíbélì tí màá fi bíbélì tí fún yín. Number 3 ni egbigbo. Kí ni mo pè é?
2: Egbigbo sá.
0: Egbigbo ènìyàn. Kò sóhun tó lè sọ nípa rẹ̀ nípa ìwọ kò ní lọ. Torí egbigbo ni.
2: Bẹ́ẹ̀ni bàbá.
0: Ó máa dì ẹ́ mú wípé. Àjọ púpọ̀ ni ṣàgbọ́n mi ṣàgbọ́n. Àwọn egbigbo nìyí ẹ kì í mọ̀ wọ́n tì. Wọ́n á fẹ́ gbọ́ bẹ́ wọ́n wípé wọ́n wípé ẹjí lọ nu bíbélì fún yín. Torí àṣírí ni anointing ọ̀la máa ní agbára mo wà nínú ìwé òwe in the book of Proverbs. Proverbs 19 ẹgbọ́n tó wí ní line 1-3 yes.
2: Tálákà. Tírìn nínú ìwà títọ́ rẹ̀.
0: Ṣọ́ọ̀tì bàbá yẹn o. Tírìn nínú ìwà òtítọ́ rẹ̀ egbigbo nìyẹn o. Ó lè jẹ́ tálákà o ṣùgbọ́n máa rìn nínú ìwà òtítọ́ ẹ̀. Wọ́n á mì í kò ní mì. Ta ló dúró tì ọ́? Ẹgbẹ́ ọ̀tọ̀ wí yẹ́s.
2: Ó sọ ju ẹni tó ń ṣe àrékèrékè ní ète rẹ̀.
0: Ẹ o ibi tí mo lọ nìyẹn o. Òun ni ewé àrékèrékè ni wọ́n òun náà fi ń dán. Wọ́n dẹ́ ni o. Ẹgbẹ́ ọtí ìwé mímọ́ wí yẹ́s.
2: Tí ó sì ń ṣe wéré.
0: Tó ń ṣe wéré.
2: Pẹ̀lú. Ọ̀kan
0: láì ní ìmọ̀. Ó ti tó. Mo bọ̀ lórí ẹ̀. Ọ̀kan láì ní ìmọ̀. Parí ẹsẹ̀ yẹn fún mi. ẹgbẹ́ tó wíwọ́
2: bẹ́ẹ̀ni kò dára ẹni tó bá fi ṣẹṣẹ rẹ̀ yára
0: yóò ṣubú lulẹ̀ ṣẹgbọ́ ẹyin tẹ ẹgbọ́n mi ní àkókò yìí ta ló sún mẹ́ ta ló dúró tiẹ̀ ènìyàn ni mo tú sí rẹ̀ fún yín o oríṣi èèyàn mẹ́rin ṣẹgbọ́n mi sà ẹyọ kan ló nídi nínú wọn oní gbòǹgbò. Gbogbo ni wọn wọn rí jẹ ọkàn wọn mọ anointi ọlá máa ní agbára ọgá lọ sí ìwé òwe lẹ fún mi Proverbs 20 ìwé òwe 27 ó sọrọ yìí ní line 17 just only one line mo fẹ́ pi àdúrà yes
2: irin
0: a máa lọ irin
2: bẹ́ẹ̀ni
0: ọkùnrin
2: ìpọ́njú
0: ọ̀rẹ́ rẹ̀ adúró ni gbogbo ẹyin tí a ṣe àmẹ́ ọ̀gá rírà ẹbí gbòǹgbò rírà ẹbí akọni bí ò bá ti rírà ẹbí akọni èèyàn ń débi tó ń lọ sórí àwọn ènìyàn tó yẹ káyìí ná igi dá
2: ẹyẹ
0: fún wọn olówó tí olówó ipò tí ó dìmú yìí tẹ jẹjẹ àwọn tí orílẹ̀ ní ọba ẹlá kani epo rẹ tí wọn rí tó ń dùn mọ ẹlẹnu
2: nàṣẹṣẹ
0: rákàdédé rákàkan ọrọ dédé o àárọ ọlá ni mò ń pín ẹ sí ìpàdé ọgá jí ajọ gbàdúà pé mi ò ní ṣubú
2: bí
0: ajọ gbàdúà ìdìdẹ kàn mẹ olúwa ni kí àná ti gbogbo ẹsẹ ènìyàn àtọ orí àjọwọ èmi náà ni kì í ṣe fún ara mi o bó ti wù kí àrò pọ tó tètè dé. Owó di onínní ní ọ̀nà Korodui Sọ́ọ̀sì Gbọ́sọ̀. Nọ́mbà tó fẹ́ fún ẹ̀yìn máa pè mí ti pé wòlíì mò ń bọ̀ lárọ̀lá.
1: Kọ́kọ́rọ́ tó máa fi wọlé sí ọ̀dọ̀ bàbá wòlíì òun ni eléyìí tẹ́tí kò gbọ́ dáradára 09067342441 ṣèyẹlé ní èkejìléléyìí 09011670 0740 àti 081-86-85-04-04 pẹ̀lú 080-33-37-8254 jẹ́ kí n tún yẹ pẹ̀lú ẹ̀kan sí 080-33-37-8254 eléyìí tó kẹ́rin rẹ̀ lélẹ́yìí 080-630-923-07
0: Aṣọ kì í bẹ̀bẹ̀.
2: Yes, Lord.
0: Lórúkọ Olúwa ìjì ò ní jà ẹ́.
2: Àmì.
0: Àwọn ènìyàn ò ní ka ẹ́.
2: Àmì.
0: O máa rí ògùn ẹ̀
2: lọ. Àmì.
0: Àárọ̀ ọ̀la ni o.
2: Bẹ́ẹ̀ni sà.
0: Anointing service.
2: Bẹ́ẹ̀ni
0: bàbá. Owó dé onírin. Ní ọ̀nà ọkùnrin ọdún.
2: Bẹ́ẹ̀ni sà.
0: Church
2: bọ́sọ̀.
0: Aago mẹ́fà.
2: Bẹ́ẹ̀ni
0: sà. Ní ìpàdé Adeniyi ọmọ òní ilé iṣẹ́ ti gbé mi jáde kò ní la iná
2: rẹ
0: ẹni dájọ́ ṣètò ẹwọn náà ògo ọ̀gá ilé iṣẹ́ yìí ẹ ò mọ̀ ọ́n ṣe máa sọ gbogbo èèyàn pé òkìkí ọmọ ló ń sọ̀rọ̀.
2: Òkìkí ọmọ ló ń sọ̀rọ̀.
3: Àánú ni mo bẹ̀rẹ̀.
4: Àánú ni mo sọ.
3: Iṣẹ́ kékeré.
5: Ọ̀pọ̀lọpọ̀ tó ti ríṣẹ́ ìyanu ohun àmì lójú tó sì ṣòro ayé wọn ni wọ́n ń kéde rẹ̀ káàkiri látàrí ìsìn mánigbàgbé tó ní ìfàmì òróróyàn nínú níbi tí ìfàmì òróróyàn ti ń sọ àyàn mú ẹni ìdùtùtù. Ìjọ The New God's Glory Ministry ló ti ń wáyé ní gbogbo Sunday àkọ́kọ́ nínú oṣù anointing service tó máa ń lágbára ni. Sunday aláṣeyọrí tí ò lábàwọ́n látàgo méje sí mọ́kànlá òwúrọ̀ darapọ̀ mọ́ wọn lákòókò ìsìn àdúrà yìí kò jẹ́rìí sí iṣẹ́ ìránṣẹ́ tó lágbára. Aago méje sí mọ́kànlá ni gbogbo ìsìn bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ àmọ́ ti anointing service tó máa ń wáyé ní gbogbo Sunday àkọ́kọ́ gbogbo oṣù yìí kọjá. Kí wọ́n ròyìn ẹ̀ fún yàn nínú ìjọ The New God's Glory Ministry. Bí wọn náà bá ń wọ ojú òtún sí ṣòro ayé rẹ̀, gbìyànjú ó máa darapọ̀ mọ́ wọn ní gbogbo Sunday àkọ́kọ́ nínú oṣù ní plot 712 Owódé Onírin along Ìkòròdú Road Church Bus Stop Owódé Onírin Èkó lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ Prophet Dr. Adeniyi M. Oni JP. Bẹ́ẹ̀ ló lè pè fún àdúrà tàbí ìtọ́ni sórí nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08033638914 Wòlíì Adeniyi ọmọ òní ni yóò gbé e ó sì gbà wípé agbára àjíǹde wà síbẹ̀. Anointing service Sunday aláṣeyọrí tó lágbára.

0: kìí ṣe torí pé o fẹ́ ìtumọ̀ ẹ̀ ni wípé ohun tó dojúkọ ẹ kìí ṣe ìwọ ló yàn ogun yẹ ló yàn ọ́ mo fẹ́ kó tẹ́tí sí mi lálẹ́ torí pé mo fẹ́ bá ẹ gbàdúrà gbogbo ohun tó ń dojúkọ nínú ìrìn àjò ayé gbogbo ohun tó ń là kọjá nínú ìrìn àjò ayé bó o bá rí ọmọ ẹ tó bá ń hùwà tí ò tẹ ẹ lọ́rùn kìí ṣe torí pé o fẹ́ ṣe ohun tí ó dojúkọ yẹn yàn nítorí pé ó rí nǹkan nínú ẹ tó fẹ́ bájà bó o bá rí ọmọ tí ò gbọ́ràn kìí ṣe pé kò fẹ́ gbọ́ràn nǹkan kan tó wà nínú ọmọ yẹn ni nǹkan yẹn ń bájà tó o bá rí ẹni tí ayé dojúkọ tó fẹ́ bàlàyé jẹ kìí ṣe pé òun náà fẹ́ bàlàyé jẹ nǹkan ni wọ́n rí nínú ẹ tí wọ́n dojúkọ bó o bá rí ẹni tó jẹ́ wípé gbogbo nǹkan tó ṣe kò sarajọ kìí ṣe pé kò máṣẹ́ ṣe ohun tó dojúkọ òun ni àkọsílẹ̀ ọ̀run tó wà lórí ayé ẹ̀ bó o bá ń bá ọmọ ẹ̀jà tó ń pariwo lé wọn ariwo yẹn lè má ṣiṣẹ́ lórí ayé wọn torí pé kìí ṣe ariwo ló lè bá wọn lọ́wọ́ ogun agbára kan ló gbé ara wọn kọ́ wọn lọ́rùn pé òun fẹ́ ba àkọsílẹ̀ ọ̀run jẹ́ lórí ayé wọn gbọ́ mi àkọsílẹ̀ ọ̀run lórí ẹ̀ òun ni ọ̀tá ń dojúkọ that's why ló fi bẹ àwọn ẹ̀mí kan láàyè pé kán máa tẹ̀lé ẹ mo sọ fún ẹ pé bó o bá dénú ẹ̀mí gbogbo nǹkan ló wà láàyè tó o bá dénú ẹ̀mí ibodè wà tó jẹ́ pé ayé ẹ̀ fẹ́ kọjá bí wọ́n bá gbé ibodè apanirun dìde sí ọ wà á máa wùwà o dẹ̀ ní mọ̀dí tó fi ń wùwà gbà mí gbọ́ tó o bá rí nǹkan tó le tó ń là kọjá kìí ṣe pé torí pé o mọ̀ ṣe nítorí nǹkan ọ̀fẹ́ kó ṣẹlẹ̀ nínú ayé ẹ o náà fi dìde sí ọ ẹ kalẹ̀ ẹ kú àtàárọ̀ ẹ kú weekend ìjẹ́ òun gbọ́ mi lálẹ́ yìí ó fẹ́ wọlé lọ sùn mo fi ọ́lẹ̀ jehovah lọ́wọ́ ogun tó nàró mọ́ ẹ tó ní ìwáyé ẹ ò ní nítumọ̀ kí ọlọ́run kó bá mi gbà wọlé kò sí nǹkan tó fẹ́ ṣe fún mi lálẹ́ yìí ju wípé. fẹ́ ba májẹ̀mú kan jẹ́ torí ọwọ́ kan wà tó fẹ́ kó o gbé ayé ọwọ́ tó fẹ́ kó o wáyé kó o má rí nǹkan tọ́ka sí ọwọ́ kan wà tó fẹ́ kó o wáyé kí ayé ẹ̀ padà sú ẹ alẹ́ ni wọ́n ń bájà bọ́ mi dáadáa wọ́n á bá ọmọ ẹ jà alẹ́ ni wọ́n ń bájà wọ́n á fẹ́ sọ ayé ọmọ ẹ dìdàkudà alẹ́ ni wọ́n fẹ́ sọ dìdàkudà ọmọ ẹ wo ni wọ́n fẹ́ sọ dìdàkudà so that ìgbà alẹ́ wa máa dààmú òun lòun fi lè jókòó tí mo fi ní kó o lọ ra ìsáná mo ní kó o lọ ra ìsáná méjì kó wá kó ìsáná inú ẹ kúrò korofo pálí ìsáná yẹn o la fẹ́ fi gbàdúrà gbọ́ mi dáadáa ohun tá ń bàjẹ́ lọ́la ó ní arúgbó òfo tí wọ́n palẹ̀ ayé ẹ̀ èdìdí òfo tí wọ́n gbélé ayé ẹ̀ olúwa yóò bàjẹ́ láàárọ̀ ọ̀la kò sí gbogbo ibi tó kó wà jájọ pàdé lọ́la gbọ́ mi dáadáa àdúrà kọ́ àwọn kan tí ọlọ́run bá fi ọ̀rọ̀ rán tó fi iṣẹ́ ìránṣẹ́ rán pé ẹ lọ gbàdúrà fún àwọn ènìyàn wọ̀nyí olúwa sọ fún mi pé èmi ni mo rá ẹ lọ sórí rédíò kó lọ máa gbàdúrà fún àwọn ènìyàn o gbọdọ̀ ṣaláì má gbé kọ́ọ̀lù wọn torí àwọn tó fẹ́ bá gbàdúrà èmi ni mo rán wọn sí ọ n tí mo dẹ̀ fi rán ọ ó ní ọ̀rọ̀ bí wọn bá gbọ́ wọn ní lè rí àyípadà ẹgbọ́n tí olúwa sọ fún mi olúwa wípé lọ́pọ̀lọ́gọ́ òmìnira fún àwọn tó wà nínú èdè lórí afẹ́fẹ́ so eré òmìnira lórí afẹ́fẹ́ ó ní mò ń sọ fún ọ olúwa wá sọ fún mi pé màá fi orúkọ mi síbì kan wàá wá máa sọ fún àwọn ènìyàn kí wọ́n máa bá ẹ ń bẹ̀ ìwọ àti wọn ẹ wàá jọ máa pàdé mi olúwa wípé kí n sọ fún ọ kí èmi àti ẹjọ pàdé òun láàárọ ọla kì í ṣe èmi ni màá fún ẹ ní solution ẹgbọn eléyìí àwọn wòlíì kan lè bá sọ fún ẹ pé tó bá dọdọ mi ó rí ìwòsàn rárá èmi ò sọ bẹẹ fọ bọ mo gbàgbọ pé tó bá fojú rinjú pẹlú ọlọrun tó gbè mí èyí tó rà mí padà ogun yìí á ṣẹṣà bẹẹ ni mo gbàgbọ bẹẹ olúkálùkù bá ṣe pè wá yàtọ̀ àwọn wòlíì kan lè sọ fún ọ pé wá bá àwọn níbi táwọn wà but olúwa wí fún mi pé má sọ fún àwọn ènìyàn orí afẹ́fẹ́ mo ní fẹ́ máa dá wọn lóhùn kò sí bàríà ọ̀rọ̀ ẹnu ẹ o ni mo fẹ́ máa ránṣẹ́ ó ná ọ̀rọ̀ rẹ ṣẹ̀ mọ́ wọn láradá ó sì gbà wọ́n nínú ìparun ṣùgbọ́n ní ti àárọ̀ láì olúwa ni sọ fún àwọn ènìyàn tí wọ́n bá ní ọgbọ́n tán dẹ̀ ní òye tí wọ́n dẹ̀ ń bà mí gbọ́ pé kí wọ́n wá pàdé mi ní àárọ̀ ọ̀la ní ibi ti mo fi oruko mi si ti mo ni ko ma duro ki won wa pade mi ki won mu pali sana ofo dani on ta fe se ni wipe wa ko oruko e se waju ati eyin wa ko oruko mo to nba ninu jeye se waju ati eyin wa ko oruko e oko e tori to da ninu jeye se waju ati eyin o wa mu oruko ye ba oluwa to jo pe mi ati e to je kirin ajo mi ati e jo pade gbo mi daada ori radio ti mo wa yi awon kan wa ti won gbo sugbon ti won ka si bo ba gbo mi ti olorun fun lori ofe lati gbo mi a je pe o wa ninu awon ti won ran mi si ti oluwa fe gbala ni aro la ibikibi to ba ti nbo mi o nbo ni CAC Faith Revival Assembly o nbo wa pade oludande fun ara e o nbo wa pade olorun to njaide fun ara e emi o fe mo tan ti owo ebo eyi to je pe o le baba mi ma yo e ninu e gbo mi dada mo ti so fe lori radio pe bo ba nja ogun to le o le je imule kan ni ko ba de je ogun imule o le bonu e ayafi ti mo ba foju e kan olorun to ni agbara Bami, I want kaka wa to jakpe mon ba do a le lori ti o degba. So bani gba ti o lono fo do me kan pepe yini mo fe ko wa lo o duro ni waju e. Ba ti mo do ni waju pepe ye, o go ye she lori a ye mi. Be, ni emi na di o menera, e wana ma di o menera, wa bo lo wo o go ye ma she, ide ye ma ja, o wa gbara lono ma re lo wo, wa ye bo bon, a ani a go me fa aro, si a go me wa aro, o la ve vi gbadura o si le lo si anywhere to ba wu e mi o de ni da iduro ayafi to ba fe ri mi to ba de fe ri mi na ma ko so nkan to ma se fo gege bi emi orun ti fe to mi bi emi olorun se to mi o ni mo so fo e pa li sana ofo oluwa wi pe aroko ofo ni won pa lori omo ye o lo je ko ma wu wa ku wa ko oruko e seyin e mo so lana mo ni psalm 64 ati isaiah 54 o lo ma ka lori e o na lo se ma ka lori pali ye oruko omo ye o ni iwo ma je mo ofo to wa lori omo mi ti o je ki o fe wulo to dile ti ti o gboro oluwa pare ma je mo ofo to wa lori ise mi oluwa pare ma wa gbadu pali ye mo fe gba lowo e ohun to so fun mi ni pe ko pade mi ni bi ti mo ti ba ipade wa ra iyo wa wa gbe siwaju mi wa bu sinu pali ye gbogbo eni to ba bu iyo sinu pali e to ni oruko e ninu ko si bo se fe ni ona ti o ni ri ona abayo mo fi oruko jesu be o mo be oloruko eni to pe mi to ran mi nise to je kemi ati ejo pade je ajo pade ni aro la gbogbo bi o ba tin bo mi ran lo nbo wo moto to nlo si agbado jaye mi ran jaye lo ma wo o le wo losodi o le wo lagege o le wo ni yada paja o le wo labule sa ti wo mi ran jaye pe o lo mi ran jaye so fo ni maruwa tabi oni moto pe mi ran lo ti fe bole bo ba ti bole ni mi ran ye ko cross the other side to ba je sangolo ti nbo o wo pe irin ajo yi su o iwo na mo pe ala ko jaye ki soju lasan iwo na mo wi pe igbeyanju to n gbeyanju to n ja si papo ki soju lasan ale kan lo wa lori e ninu emi mo so fo pe bo ba denu emi gbogbo kan lo lohun ale le so pe ki ore mo wa wa alele to pe ki ranlowo ma ba ise alele so pe ki aye e ko mo fo alele wa lori awon omo e ki won de de school kan jo yen gbegbe alele wa lori awon omo e kan wa ladugo kan de ma ba awon amugbo mi bae ni sa iru ami to wa lori e wo ni iru egbe to bare bo ba ti ya to fa ya aye awon omo yen ma da won fa nkan ya laye mi ohun ti mo da wo lo gbo yi o egbo sa ninu ebi wa tan ba ni kan mu pastor won ni mu mi rara bẹẹni sa wọn ni mú mi torí wọn mọ wípé alẹ ayé asán olówà lórí mi ṣùgbọn ní ọjọ tí mo bá ọlọrun pàdé tí ó ṣí alẹ yẹn kúrò ọjọ yẹn ni mo bọ mo bá dé mìíràn boston gbé ọkadà kó ló ń lọ sí maruga power line church tó wà lẹgbẹẹ hotel ló ń lọ CAC Faith Revival Assembly tó wà lẹgbẹẹ hotel ó ló ń lọ wọn ajá ẹ bàbá má sì dágun láàárọ ńlá jẹ ká jẹ kẹmi àti ẹjọ fojú rinjú pẹlú adáni wáyé kó wo ohun tó máa ṣe jẹ kẹmi àti ẹjọ fojú rinjú pẹlú ẹni tó yí ìgbà padà kó wo ohun tó máa ṣe òfò ìṣáná yẹ tó kọrúkọ ẹ sí ọdọ ló mú bọ máa dẹ gbà lọwọ ẹ olúwa lóde kì í gbà lọwọ ẹ bẹẹ ni sà bó o bá nílé lọ sórí òkè máa fún ẹ ní exercise wo tó máa kọ ẹbẹ àdúrà ẹ sí gbogbo ohun tó lu wá ní kí n ṣe ni pé kí n máa fàdúà kí n máa fi ràn ẹ lọwọ ní gbogbo ibi tí n bá ti rí ẹ àwọn tó wà lórí whatsapp wọn gbádùn àdúrà bẹẹ kò ní ìdí kí n rí ẹ àfi tọrọ ẹ bá gbà pé kó o rí mi ó ní màmá sọ fún ẹ ìrànlọwọ ń bọ lọdọ ẹ ọwọ ọlọrun yóò gbọ dìde àánú jésù yóò gbọ dìde wàá rí ojúrere ọlọrun ayé rẹ máa fọhùn ìpè rẹ máa fọhùn form iwa ye re ma form aye re oni dira darada owo olorun yo ran lowo o nbo ni sango mira na lo ma gba bo ba ti de mira gbe okada tabi maruwa ko bale ni maruga to ba je okada lo gbe kan ni ko ma gbe lo straight lo si church to wa ni power line legbe hotel meji to koju si awa to ba tin doubt e so pe new touch hotel o lo nlo wa ja e ni waju mi so pe CS 25 assembly be ni wa ja e ni waju mi to ba je maruwa lo wo so fo ni maruwa pe o fe bole ni maruga aida lati miran ni o tabi lati ayobo church command mato tabi baruwa to lo simi na lo ma wo maruga na lo ti ma bole wa ko cross the other side wa wa wonu street to wa ni waju e wa wa bere ejo power line ni mo lo church to wa ni egbe new touch hotel o ni mo lo waju e fo to ba de je pe o je eriyan ti ki bere ona wa kan ma totiti e lo sale wa kan junction ye wa koju si giko ati gi agbon to ba ti koju si be ibe ye lo ti ma wo owo to e wa ma wo power line pole kan wa ma ri banner ati church TAC wa ri be ko jina city ti rara ibi to ti ri power line pole ye church ye lo wa leyin power line pole wa kan ri CS 25 assembly ibe lo nbo oruko Jesu olugbala adura re ma gba o ma dara fo owo olorun yo ran lowo anu Jesu yo ran lowo oju oni ti o bo be ni awon edi ti mo ngba o je ki mo pe olorun ran awon eniyan lowo be ni sir baba ti olorun ran lowo to da ore ti olorun de da gbogbo awon mo to ti lo to ti gbagbe e pada oluwa wi pe so fun awon eniyan lori radio to ba kia ati bo mo mo wi pe oni bukata lorun mo mo wi pe oni isoro lorun but o kan ti mo mo ni wi pe owo fun ni ko teyan tolorun ba gbe iran lowo dide si o to ran eniyan si o ogun ye ma wole o isaluro e ma tan ohun to je ko ma gbo mi lori radio online eyan ni mo nje o awon ti olorun gbe dide si mi awon ye lo fi aye ro mi lorun o awon ye lo je ki pin mi ko gbo lowo ogun o awon ye lo je ki rin ajo mi ko rorun awon ye lo ran mi lowo awon ye lo gbe iran lowo dide si mi be ni mo fe ki iran lowo dide si wo na mo fe ki aye e ko ri iran lowo gbogbo ona wonu majemu ebore alejo ayo 1100 beni sa da bi pe o tiraka da tori omo e to wa nlo yinbo pe ore alejo ayo je ki awon omo mi o gba alejo ayo je ki mi na gba alejo ayo ko si bo se fe se eri ti e na ma mi aye iwo na ma ni eri da gbogbo bi o ba ti gbo je ki omo kunrin ye ko da omo kunrin ye eni to ma gbe se fun e wa ko pade e na ni dada o le fi sawada ko ni mo ti e fun baba ni 1100 ke lo da mo tabi mo fi nira da mo fi agidida oluwa da mi lo be ni olorun ipe mi yo da olohun pe se nu account ti mo pe fo o pe account ni account ye 6142 08 3872 6142 08 3872 Jump in last time 6142 08 3872 Ope Daniel Olufemi Komolafe
1: to ba ti fi se ba ba igbadua iranlowo yo dide si o anu yo dide si o ibi adua ti mo tin ba igbadua oluwa yo dawun adua fo ja jo pade la aro la tori oluwa ni kemi na ki lo si bi adua ki ma pade ba lo pade ni aro la emi ati e ma jori agbara olorun owo olorun yo wa lori aye re ko wa pe number ti won pe fo ye ohun na lo ma fi bere ona
2: 0 0 29 30 57 28 0 0 29 30 57 28 0 0 0 1 4

0: 2268
1: Olúwa yóò dá olóhùn, ìrìn àjò yóò pàdé ìrànlọ́wọ́, àlàáfíà fọ́, oorun ayọ̀ ló máa sùn. À ń pàdé ní àárọ̀ ọ̀la, aago mẹ́fà sí aago mẹ́wàá, CAC Faith Bible Assembly, number 10, Power Line, Maroga, Miran, nílùú Èkó, lẹ́gbẹ̀ẹ́ New Touch Hotel, ní Miran, ní Maroga, àlàáfíà fọ́. God bless you, ká sùn láyọ̀.
2: From Lagos, this is
3: Jordan. 105.5 FM.
4: This is Jordan 105.5.
5: Station with the voice for entrepreneurs.

0: Hallelujah.
1: Orúkọ Ọlọ́run náà mo fi kí gbogbo tẹ ti bẹ wá lákòókò yìí. Ẹ tún kábọ̀ sórí ètò àṣẹṣe, ètò tá a gbé kalẹ̀ fún ìgbédìde, ìgbéga, ìlọsíwájú àti ìbùkún. Olúwa ṣeun bàbà fún mi lórúkọ tèmi, mo láyà láti sọ fún yín pé bàbá wòlíì ti wà nílé agbára pẹ̀lú alákòókò yìí, Prophet Dr. MS Fabiyi, Baba Possibility. Bàbá, ẹ súre fún wa.
2: Jehovah Jesus Christ Holy Michael. Ọlọ́run tó tóbi ju gbogbo ènìyàn lọ. Ọlọ́run tí kì í ṣàṣìṣe. Ẹ gbọ́pẹ́ wa. Ẹ gbá yín wa. A bèrè fún agbára. Àwọn tó ṣàmì ẹ̀rù wọn ni agbára. Ẹ bá alátakò
0: wí.
2: Ẹ bá ìjì wí. Ẹ bá ogun wí. Àánú kò dìde. Àṣírí wa kò wò. Májẹ̀mú kò ṣẹ. Àní dopó. Àní dáláìdì. Ẹrù tí wọ́n gbé fún wa. Ọlọ́run sọ kalẹ̀, iṣẹ́ ọ̀tá bàjẹ́, iṣẹ́ èṣù bàjẹ́. Bàbá rí alágbára kan tó ní fẹ́ dojú iṣẹ́ ìránṣẹ́ ìbolẹ̀ tí ò ní jẹ́ ká arájọ dún ọdún yìí ṣe. Irú ènìyàn bẹ́ẹ̀ jẹ́ kó rí ikú yìí. Ẹ jẹ́ kó jẹ ikú. Ẹ jẹ́ kó tọ ikú wò. Ẹ jẹ́ ká àlàáfíà jọba. Jésù la wa.
1: Bàbá, èmi ni òpin ọ̀sọ́jọ́ Sátidé. Kí ni ohun tẹ́ ẹ fẹ́ bá sọ lákòókò yìí?
2: Tábá wo lónìí, a sọ̀rọ̀ lórí ìyanu. Ẹni tó jẹ́ ìyanu ni Jésù, òun ni Ọlọ́run. Ó dẹ̀ máa ń ya àwọn èèyàn lẹ́nu lójoojúmọ́. Ojoojúmọ́ làwọn èèyàn ní ẹ̀rí, ojoojúmọ́ làwọn èèyàn sunkún. Ṣùgbọ́n mo pray fún ẹ, o ò ní bá wọn sunkún. O ò ní bá wọn banú jẹ. Ohun tó ṣe pàtàkì jù ni pé ká mú Ọlọ́run ní Ọlọ́run. A wà ní ti ṣe ọ̀sẹ̀ ìkórè wa báyìí. Ní òní mọ́ lónìí Sátọ̀dé, àyẹ̀wò ọ̀fẹ́ wà láti aago mẹ́wàá dàgo márùn-ún. Gbogbo ohun tó ń ṣe wa máa fún wa ní ògùn ẹ̀. Ká máa lọ lò wọ́n, á sọ báyìí máa lò nílé. Ọlá Sunday lọ́jọ́ ìdúpẹ́, a máa ṣe ìdúpẹ́ láàárọ̀ kùtù ní ọ̀la. Gbogbo ọmọ kí mọ́ láti gbogbo àwọn ènìyàn tó fẹ́ bá wa dúpẹ́. Tó bá dago mẹ́wàá ní sáfíìsì máa bẹ̀rẹ̀. Májẹ̀mádẹ̀ ṣẹ lórí wa. Àníkú sọ̀nà bí èfi. Aláburúkú ò ní ṣẹ lórí wa. Àsàsí ò dẹ̀ níràn wa. Jésù ṣe ya ńláyé wa. Àwọn tó gbọ́ mi bàbá jẹ́ kán rọ̀nà lọ. Májẹ̀ kílẹ̀ kún tì mọ́. Wọ́n wá mọ̀ ọ́ ṣe, wọn ò mọ̀ ọ́ ṣe. Wọ́n á kéde ìyanu lónìí o. Àwọn tó ń wọ ọmọ, tó ń wọ ọkọ, tó ń wá iṣẹ́, bàbá jẹ́ kán rí tì wọ́n
0: ṣe.
2: Jésù lọ wa. À ń sọ̀rọ̀ lórí Genesis ìwé onídàájọ́ orí kẹtàlá. Onídàájọ́ orí kẹtàlá 13:18.
3: Angẹ́lì Olúwa náà sì wí fún pé.
2: Angẹ́lì náà wí fún pé.
3: Èsè tí wọ́n fi ń béèrè orúkọ mi.
2: Kí ló tó ń béèrè orúkọ mi?
3: Kíyèsí.
2: Kíyèsí.
3: Ìyanu ni.
2: Ti yanu ni.
3: Manua sì mú ọmọ ewúrẹ́ kan pẹ̀lú ẹbọ ohun jíjẹ.
2: Nígbà tí Manua sì ń lé ni wọ́n mú ìlérí ìṣẹ́. Manua dẹ̀ rúbọ fún Ọlọ́run láti fi sí ilẹ̀ ọ̀rọ̀ yẹn kó lè dààmú. Mo pè fún wa gbogbo agbára tó jẹ́ ìdíwọ́, tó jẹ́ ìnira. Májẹ̀mú fàátù. Ẹ̀mí mọ́ fàátù. Àwọn tó fẹnu kò lórí ọ̀rọ̀ rẹ, wọ́n máa kú. Wọ́n máa dòkú. Wọ́n máa dòkú. A ní tọrọ jẹ. Àṣírí wa ò ní tú. Ìwé Genesis 1:1-28 yẹn. Láti kọ́ṣẹ́ Ọlọ́run dára. Ayé wa wà ju ijó sì ṣòfò. Tá a bá wo 28 yẹn, Ọlọ́run fún rẹ̀ wẹ́jẹ́ kan mọ orísun tó fi dá sáyé. Májèlé mámú ilé. Wọ́n tan Ádámù jẹ. Ó dẹ̀ jẹ́ ìjọba dẹ̀ fàyà látọ̀dọ̀ ẹ̀. Mo pray fún wa, ìjọba ò ní fàyà. Àánú ò ní tán. Ilẹ̀kùn máa ṣe. A máa já gbangba. A máa kó lẹ́ni àti ìjọ. A bá rí ogun ìdílé kan. Ọlọ́run kò fi ikú tún wọn kan. Àní ṣubú dànù. Ọkàn wa dẹ̀ balẹ̀. Ìyẹn ni ìwé onídàájọ́ orí kínní, ẹsẹ̀ kínní. Ó ní àwọn ọmọ Israẹli ṣe búburú níwájú Olúwa.
3: Ọmọ Israẹli sì ṣe búburú lójú Olúwa. Olúwa sì fi wọn lé Midiani lọ́wọ́.
2: Olúwa fi wọn lé Midiani lọ́wọ́.
3: Ní ọdún méje.
2: Tí Israẹli bá gbìn, àwọn ìlú yẹn dẹ̀ wá kó èrè. Àwọn Filistini àtàwọn ìlú mìíràn. Wọ́n á kẹran wọn, wọ́n á kó oúnjẹ wa. Wọ́n á mú gbogbo aṣọ tí wọ́n rà wọ́n kó lọ. Wọ́n á tún bẹ̀rẹ̀ iṣẹ́ kìràkìtà. Tí wọ́n bá tún kojọ lọ́dún míì, wọ́n á tún kó wọn lọ. Ìyẹn ni kò mọ̀ wípé ẹkún lè pẹ́dà lẹ́kan. Ayọ̀ ń bọ̀ lọ. Lẹ́yìn táwọn ọmọ Israẹli padà sọ́dọ̀ Ọlọ́run, Ọlọ́run gba agbára lọ́wọ́ táwọn. Ọlọ́run sọ wọ́n dá lágbára ńlá. Mo pray fún ọ nírí ìjákulẹ̀. Májẹ̀mádẹ̀ ṣẹ. Ìyẹn ni pé tí wọ́n bá ti gbìn, ọ̀tá dẹ̀ máa wá, á dẹ̀ kó tiẹ̀, á dẹ̀ lọ. Gbogbo ọwọ́ tó ń kó èrè iṣẹ́ tiẹ̀ náà tó jẹ́ pé wọ́n ti fẹ́ sọ ẹ́ doníṣẹ́, iṣẹ́ la rí àròwó, ó máa borí wọn. Ó máa lékè wọn. Ó máa borí wọn. Ìyẹn ni ìwé Genesis orí kejì, ẹsẹ̀ 15.
3: Olúwa Ọlọ́run sì mú ọkùnrin náà. Ó sì fi sínú ọgbà Edeni láti máa ró. Àti láti máa ṣọ. Olúwa Ọlọ́run sì fi àṣẹ fún ọkùnrin náà pé.
2: Ọlọ́run sọ fún ọkùnrin náà pé.
3: Nínú gbogbo igi ọgbà.
2: Nínú gbogbo igi tó wà nílẹ̀ yìí o.
3: Ṣùgbọ́n nínú igi ìmọ̀ rere.
2: Ìmọ̀ rere àti búburú yìí o gbọ́dọ̀ jẹ́ ní ọjọ́ tó bá jẹ́ o máa kú o. ṣùgbọ́n nígbà tí ejò wa tàn wọ́n jẹ wọ́n dẹ̀ jẹ́ inú dẹ̀ bí ọlọ́run ó dẹ̀ lé wọn jáde. Mo bèrè fún ìyanu ìyanu tó máa gbagbá lọ́wọ́ ta ẹ tí wọn fi rántí gbógun ti ẹ mọ ọyanu yẹn wọnú ayé
1: ẹ
2: bá a bá rí ọwọ tó fìyà jẹ tó rí sójú ọwọ yẹn gbẹ láyé
1: ẹ
2: ẹtọ rẹ dé ọkàn rẹ balẹ o lọ rógòlò májẹmú aṣẹ wàá sọpẹ o wàá rẹ rọnà lọ ilẹkùn á dẹ ṣe bíbélì sọnùwé jẹnẹsì orí kẹta yẹn wọn kọsẹ níwájú ọlọrun torí wọn jẹ èso tọlọrun ní kọ má jẹ ìyẹn ni ìyanu tọlọrun máa wá ṣe o pẹlú gbogbo ẹ náà lọtún ni ẹ máa bí si ẹ máa rẹ si ó má dèèyàn ńlá o ìyẹn ni 1 Samuel 9 number 3 kẹtẹkẹtẹ kú sí bàbá Saul ló sọnù ó dẹ pé gbogbo àwọn ọmọ rẹ wọn sá kiri ohun tó sọnù yẹn ọlọrun máa wárí
1: fún
2: àṣírí òdẹ ni tú òun ni pé ọlọrun àtòrí kan ṣì kan ni ọlọrun mọ̀ọ́mọ̀ nínú àánú ẹ ó dẹ jẹwọ ara rẹ ní ìtúnṣe ní lórí àwọn ènìyàn rẹ tó gbàgbọ́ ìgbàgbọ́ ẹ̀ mo fẹ́ kó ní sọlọ́run kọ́lọ́ lè wulẹ̀ rẹ sàn kó lè gbàdúrà tóró retí ìyanu lórí kíni lórí iṣẹ́ lórí ọmọ lórí ọkọ lórí àdáwọlé rẹ wọn ilẹ̀kùn àánú òní ti mọ ẹ ìyanu máa torí rẹ ṣẹlẹ̀ ohun tó ti fẹ́ ṣe tó rí ṣe ọlọ́run máa rán ìyanu sí ẹ wàhálà láàánú torí ìyanu tó ṣẹlẹ̀ nígbà tí ìyàn gbogbo ayé Elijah ló wá sílé opó Sarfati oúnjẹ òdẹ tán bẹ títí ìyàn fi lọ Elijah bákan náà ọlọ́run ṣe ó sọ fún obìnrin yẹn pé ní ìwòye àmọ́dún ó dẹ̀ dọ́lọ́mọ ní orúkọ Jésù agbára tí wọ́n lò lémi lórí agbára tí wọ́n lò sọ wọ́n dòkú o bàbá mo pray fún ẹ gbogbo agbára tí wọ́n lò lé ẹ lórí ó máa dòkú àṣírí ẹ̀dẹ̀ máa bò àṣírí ò wá nítu o kẹtẹkẹtẹ náà ni Saul wá wárí nínú ìwé 1 Samuel 9 number 17.
3: Nígbà tí Samuel rí Saul. Olúwa sì wí fún pé.
2: Ọlọ́run sọ fún pé.
3: Wo ọkùnrin náà tí mo sọ̀rọ̀ rẹ̀.
2: Ṣé o rẹ́ni tí mo sọ̀rọ̀ ẹ̀ rí o.
3: Òun ni yóò jọba àwọn ènìyàn mi. Saul sì súnmọ́ Samuel ní ẹnu ọ̀nà ìlú. Ó sì wí pé sọ fún mi èmi bẹ̀ o níbo ni ilé aríran gbé wà. Samuel dá Saul lóhùn wí pé èmi ni aríran náà. Gòkè lọ síwájú mi níbi gíga ẹ ó sì bá mi jẹun lónìí ní òwúrọ̀ èmi ó sì jẹ́ kí o lọ gbogbo èyí tí ó wà ní ọkàn rẹ lèmi ó sọ fún ọ.
2: Ẹ̀rọ tí ẹ lè pè mí sí 09 26 26 28 28 82 82 16.
0: Ẹ
2: pè níbẹ̀ yẹn WhatsApp nìyẹn pẹ̀lú
0: text voice or text. WhatsApp ẹ lè fi ohun ránṣẹ́ fọ́n tó bá fẹ́ pè yín kọ ẹ̀rọ.
2: Ẹ̀rọ ìkejì òun ni
0: 080 50 50 27 27 56 56 21 21. Ẹ̀rọ ìkẹta
2: 070 070 69 69 94 94 99 92 92. Gbèmí kí n gbàdúrà fún ọ̀nà rẹ̀ Adela ilẹ̀kùn àṣí. Òun ni Echo Bank 38 38 12 15 15 68 68 43 38 12 15 15 68 68 43. Bánkì kejì ta lè fowó tó jẹ́ church account ó máa gbé orúkọ church jáde talákọ̀ọ́kọ́ yẹn ni Fabi Michael Osoji eléyìí Fidelity Bank ni ó máa gbé Celestial Church of Christ Oyikimole Ayo Parish òun ni 411 411 01 89 89 25 25 2 2 411 411 01 01 89 89 25 25 2 2. lẹ́sẹ̀kẹsẹ̀ Samuel sọ bìtàn rí kẹ́tẹ́kẹ́tẹ́ ó dẹ̀ sọ pé ọlọ́run ní kí n fi ẹṣọ ọba Israẹl ní ìgbà àkọ́kọ́ tí wọ́n tíjọba rí Israẹl ló ń kó pòǹgbẹ fún ọba ọlọ́run dẹ̀ padà wá ṣiṣẹ́ agbára ilé kúṣì ló ti mọ́ ọba àkọ́kọ́ jáde nígbà tí ọmọ kúṣì ṣiṣẹ́ ó gbàjọba lọ́wọ́ rántí Jesse ó wọlé Jesse lọ ó dẹ̀ lọ́ mú ọba jáde mú gbàdúrà agbára tó fẹ́ gbé pamọ́ ó kú ènìyàn tó fẹ́ fi ẹ pamọ́ ó kú aláàánú òní dọ̀tẹ́ ilẹ̀kùn máa ṣe àṣírí ẹ̀ máa gbòòrò ó ní aláìní ò arógòlò iná rẹ̀ ò ní kú òjò rẹ̀ ò ní dá àṣírí ò ní tù ìyẹn ni wé John 9 number 1 to 12 sọ wípé bí wọ́n sì ti ń kọjá lọ wọ́n rí ọmọkùnrin kan tó kọjá láti inú ìyá rẹ̀ wọ́n ò ṣẹ̀ṣẹ̀ ìyá ni bàbá ẹ̀ àbí ti bàbá ẹ̀ ni Jésù ní kálẹ̀ fi ṣe ọlọ́run hàn ni iṣẹ́ ọlọ́run máa hàn láyé ẹ̀ o ò dẹ̀ ní ṣẹrú iṣẹ́ ọlọ́run máa hàn láyé ẹ̀ o ò dẹ̀ ní tọrọ jẹ iṣẹ́ ọlọ́run máa hàn láyé ẹ̀ o ò ní dá láìní bí ẹnìkan bá dìde ogun sí ọlọ́run á dìde ogun sí bí agbára kan bá dìde ogun sí ọlọ́run á dìde ogun sí ọlọ́run máa rẹ̀ ẹ́ lẹ́kùn àṣírí ẹ̀ dẹ̀ máa bù ẹ̀yọ́mọ́lẹ̀ ajá gbàdúrà yìí Oluwa o alagbara to yo aye mi lenu eyo ko laye
4: Oluwa
2: mi lenu wa ya mi lenu iyanu loruko Jesu
4: Aya ni
2: gbogbo en te je gbese Olorun ma san
4: amen
2: e ni ri ndira
4: amen
2: e ma ri itura
4: amen
2: e ma bolo ogun jija
4: amen
2: Jesu Oluwa wa
4: amen
2: oruko mi lekan si ni prophet MS Fabulous Celestial Church of Iso Ikimole Cathedral mo pe wa si ajodu ikore wa ti aro la to je Sunday idupe aro kutu la ma sope leyin ope ago mewa ni esin ma bere je bi ajodu ikore wa gbogbo en ni mo pe e je ka jo fowo Olorun wale woli samojo baba ori oke ogo baba authority o ma wa nbe bakan na lati gbadura fun wa mo wa reti e wa ori ka se adura ko de wa fori ko ibukun ikore ogbon odun la nse yi ona de ma la fun e o wa ni dimo e iyen ni we Job 22:21 pe
3: fi ara re sumo olorun
2: fi ara re sumo olorun
3: iwo o si ri alafia
2: iyen ni pe to ba ti sumo olorun ma reti ibukun lodo olorun mo de gbadura fun ibukun ti kin tan Olorun adari esi wa.
4: Ah
2: ni toro je o. Nibi ton ti fenu ko lori oro re. Olorun ma tu won.
4: Amen.
2: Wa Nigeria dura.
4: Amen.
2: Jesus lo wa.
4: Amen. Omo baba wa prophet Dr. MS Fabi no de gbo fun eyin te fe ran pade yi lo wa bi te fe dasi to Olorun. Te si me ba baba woli soro. Ero te le pe baba woli si ati account number telephone.
2: Ero ti e le pe mi si 091 26 26 28 28 82 82 16 16 e pe nibe yen WhatsApp ni yen pelu
0: text message voice WhatsApp e le fun ranse fun to ba fe pe yin ko ero
2: ero keji oun ni
0: 080 080 50 50 27 27 56 56 21 21
2: ero iketa
0: ero iketa
2: 070 070 69 69 94 94 99 92 92 pe mi kin gbadura fun ona re ade la ile kan si
0: oun
2: ni Echo Bank 38 38 12 15 15 68 68 43 38 3 8 12 15 15 58 68 43 bank keji ta le fowo to je church account o ma gbe oruko church jade ta lakoko yen ni Fabi Michael Osoji eleyi Fidelity Bank ni
0: Fidelity
2: o ma gbe Celestial Church of Christ Ikimole Ayo Parish ohun ni 411
0: 411
2: 01
0: 01
2: 89
0: 89
2: 25
0: 252
2: 411
0: 411

0: graduate.
1: Go to school and when you graduate.
0: Kí wọ́n máa jẹ́ kó fi certificate yẹn ṣe
1: olórí láyé. Yàrá yóò dáná sàlùkẹ́ tó ní
0: kí ni. Ọ̀fà wáyé máa ro gbòòlò
1: ni. Àrò ìdáná aládé mi
0: fẹ́ jẹ́. Kí èèyàn tọ́mọ.
1: Someone take care of
0: your child. Kí ọmọ yẹn jẹ́ èèyàn kó yanjú.
1: And that child is not successful.
0: Àsìkò tó yẹ kó máa gbádùn ọmọ ni wọ́n pa ọmọ yìí mọ́ lójú. Ọ̀fà wáyé máa ro gbòòlò. Kéèyàn wà nílùú ọkọ.
1: Someone should be married.
0: Ó ṣe làálà tọkọ yẹn fi gé èèyàn.
1: Labour that husband has become a better person.
0: Tọkọ yẹn jẹ padà lọ fẹ́yàwó mi.
1: That husband go and marry another
0: person. Àwọn fa wáyé máa ro gbòòlò mi.
1: Ara ìyá mi sọ kọ́ńtò
0: ti wọ́n bí káfí sí àdúró àyè sọ.
1: All this prayer.
0: Ẹ̀yàn fa wáyé máa ro gbòòlò mara
1: mi.
0: Ó yẹ ẹ̀la iná sọ nìyálẹ̀. Ó yẹ àgbà rẹ̀.
2: Olùkọ́ Jésù.
0: Ọfà wáyé máa ro gbòòlò lára mi ẹ̀la iná sọ ẹ̀la iná sọ ẹ̀la iná sọ ọfà wáyé máa ro gbòòlò lára mi olùwájú ọ̀làdà
3: Ẹ bá mi yọ lọ́rọ̀ tún dá olúlógo. Ẹ tún bá mi yọ lọ́rọ̀ tún dá olúlógo. Ẹ bá mi gbé bàbá lógo. Mo dúpẹ́ Ọlọ́run orí òkè yìí. Bí wọ́n ṣe prógáàmù ni last week Friday. Wọ́n ní ká jáde àwa tí ẹ̀mí ajá bá ń yọ lẹ́nu lójú oorun. Nítorí náà mo jáde ní ọjọ́ náà. Ọwọ́ nípa máa padà wá o gẹ́gẹ́ bíi pé ajá yẹn máa padà wá. Bẹ́ẹ̀ ni ajá náà sì padà wá. Ó wá yọmílẹ́nu lójú oorun ó ní kí mú nǹkan wá bọ̀ sí Ọlọ́run ò gbà fún tẹ́lẹ̀ ó máa ń rí ọ̀wọ̀n kan yẹn gbà á kọ̀ wá gbà ṣá kò ní yé mi bẹ́ẹ̀ náà gbogbo kan á ṣà máa dàrú kò ní yé mi ṣùgbọ́n Ọlọ́run ó yà mí lẹ́nu lọ́jọ́ yẹn omi ìmọ̀ bí gbógbóná ṣe dé ọwọ́ mi Ọlọ́run là mọ́ lórí bọ́ ajá náà ṣe kú nìyẹn mi tiẹ̀ mọ́ bó ṣe ṣe mo ṣáà rí mọ́ second testimony mi mo rí i pé ní Ọlọ́run tún mú mi rìnrìn àjò ní ojú oorun yẹn náà ni mo rí ẹwà ọ̀wọ̀ ẹwà kan ọ̀hún ẹ̀kọ́ máa wù ṣùgbọ́n bí ejò tó lẹ́nu ó wá ń pọ̀ wọn ẹ̀wà yẹn jẹ kò jẹ́ kéjọ ẹ̀wà yẹn grow mo wá rí ní ojú orin yẹn bẹ́ẹ̀ náà ni ọlọ́run tún wá mo mẹ́ni tó wá ṣùgbọ́n mo mọ̀ pé ọlọ́run ni ẹnì yẹn ọmọdé ni lójú orun ṣùgbọ́n ó wọ white ó wá wá ó dẹ̀ wá ó dẹ̀ pa kẹ̀ẹ́ bí ejò bí o kíni yẹn rìn ó ní ọwọ́ ó pa kíní yẹn ní ojú orun mi náà ó wá bá mi fọ̀ ó ní màá fọ̀ kò kò ní rí mọ́ ó dẹ̀ bá mi fọ́ ní ojú orin yẹn bẹ́ẹ̀ ni mo láti ìgbà yẹn ni mo ti ń rí ìsinmi tẹ́lẹ̀ mo máa ń pààrà hospital máa ma ná owó nẹ́ẹ̀tì mi gẹ́ẹ̀tì ara mi ara dúdú oríṣiríṣi sickness àti ìgbà yẹn ni mi ti síkì mọ́ mo rí pé ara mi wà ókè mo wà lálàáfíà tí n bá ń rìn mi ò rẹ̀ mí ó gbọ́ ara mi ó pé tó testimony mi.

0: Orúkọ mi ni Olúwafẹ́mi Gabriel. Mo wá láti Ìjẹ̀bú òde. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní àti orí ọ̀fẹ́ tọ́lọ́run fi fún mi láti máa wá sí orí òkè yìí. Ní December 2024, wọ́n pe àwa kan jáde pé ta bá lè máa san ìdá mẹ́wàá ká san fún oṣù mẹ́ta. So láti December yẹn, mo sanwọ́ March. So mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ní láti yẹn, Ọlọ́run jogún ọ̀kadà kan fún mi. Ó jogún under kan ṣáà fún mi. Ó tún jogún pick up kan fún mi. So mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ò kí jẹ̀yàn gbé. So gbogbo bí o ṣe ń san ìdá mẹ́wàá, Ọlọ́run dá padà fún mi ní ìlọ́po ìlọ́po. Ìdí ẹ̀rí mi nìyẹn.
1: Ẹ̀kẹ́ hallelujah. Ṣẹ̀rí ohun tọ́lọ́run wá nílò ojú ìgbọ̀rọ̀. Once you are obedient, ó ní bí ẹ̀yìn bá fẹ́ tí ẹ sì gbọ́rọ̀, ẹ yóò jẹ ire ilẹ̀ náà. Ọ̀rọ̀ tó bá tẹnu wòlíì jáde, wọ́n máa fi ṣeré o. Olúwa yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù.